0: Asasianu eya na hu hia chen soro woni nti no ye de woma enim de pa e na ekwachire kejifu ade of early childhood education, our Ghana Education Service, Mrs. Ediza Tasa, and your training canon.
1: Now, my aunt was you and Yanja, Konebadia, Emu, and some Udwani, Echremu, Ewas, and Timante. Amancia Central, Messina, Emu, and Yasenka, for one of my Echremu, so much, and Yadia Squad. Ni ensu dia kwantu fo akom ya yahodo a wonmo ensu su do mani cheta kwafo kwatantan omafa so ache papa nam so de ka na ebre wo mo ba ye adwuma awie na do sa bebo wata so na chese hwe kwatre kwa ose eno die eyade se ha adwuma anya adwuma no kwa na kaye na wo mabompenfo so mo esiesie kwa na ma won na penfo so bunua goma so na mo se sa na tie dia o se wi ase word mu ino ye de ye na anya o ya ye nya o fa ye enti enye pam no twa no anu mate no anya die se wonmo ebeko adwuma na so be ye adwuma pa so so dia na asentu abuo no wonu be pigam na eno atimi abuo wo mse ne odene ka ne kokwa na okonya chimato bia watimi de akọ ne akwa kwesiesie e de ama no eno soso a mensi be dwane se hine ne ya yente ase ma mu ntọ asentu abuo ne ne edum kyina de omo jemse ne sem no kesei wo kopiem ewo eye amansia central mensi no ayi nkroja kobu a ene ya kapa entu ka nkọ ka ma bragafo na jesa bodde e de ama gwo mu na yente ase de eye asegafo bi e de omo sem tu dwa
2: e kwani yente ama de ya
1: abisuafoa na tiese asenkafo ni bi no mo ani brisam ana omo di tuja no na enu achi mensin no krache eye orua Emmanuel Obey Ajeman ani abisuafoa opanyini enzemi achaguei usom sen eye no kwasem be no mo so ya no kre chido mo chi asenkafo no pasan se untimi fa pa ento asentu abo no buo e mani nyeye e kwa nso so mo e kan wasem no mo di kan na so mpanyifo anya no kre so ma bunua goma som ana so ma twom ni se die se bi opanya ivra ma bone no anya sa na ti omo gusu omo ayo ma fam edie acha se kwano besiesie edie amom ne so so eno enkyere se omo enfo bro nya ho emawe nkoko sa ama ne yeye
3: eno mo ye dio mo pe ato nyu fa ye represent a ban hwe oma no na amanzi ne so so bi intimi ntina ho e ma se bi afa ama nche ntim enye dio pe nke ba ma ban no age tuma inti free na fo obi a obe charge on approve fees no e be ye spot checks e be ye unannounced operations a e saka wa se bi ensia edi ka
1: ẹni a wọ́n ti yẹ ẹyẹ mẹ́sìn kíláàtì ọ̀nà ẹ̀nà ẹ̀hyẹ́ amasia central mẹ́sìn bẹ́ẹ̀ gbà ní so ẹ̀yẹ òwúrọ̀ ẹ̀jìmá náà ọ̀bẹ́n ajìmá ẹ̀nà wọ́n ti ní nǹkan náà mà yẹ mọ́wúrọ̀ mu ẹ̀nso ẹ̀wọ̀ ẹ̀nsẹ̀ fúfurú mu yẹ nyinaa yìí yẹn ni mu sẹ́m ẹsẹ̀ ẹni yẹ galamsey yìí èdí ọmọ ẹ̀nya pápápá ẹ̀sẹ̀ yẹn sáàsì sẹ́ yẹn suo yẹn kọ́ yẹ bretu àkẹsẹ̀ yẹ gúsù ẹ̀tiẹ̀ mu ọ̀ni yẹ dwindwin pẹ́ ẹ̀nu ẹ̀nso ẹ̀nso àánú na ẹ̀nu nam so ama aban ẹ̀kyerẹ́ mu sẹ́ diẹ mu ẹ̀nẹ́ dìnnú ọmú ní nkọ́ yẹ aka ni ẹ̀bẹ́ sọ ni ẹ̀bọ̀ ho ẹ̀bá ti nsàsẹ́ na galamsey fo yi asẹ́ na yíyọ̀ mu sika kọ́kọ́ ẹ̀kọ́ no yẹ sọ ẹ̀bẹ́ sọ ni ẹ̀tẹ̀ ho pẹ̀ntẹ̀ nkọ́ ni ẹ̀tìmí ẹ̀sìẹ́ sí ama asàsẹ́ no yà sẹ́ nso ẹ̀nyẹ̀ ni bi ẹ̀nu ti sẹ́mu náà kẹsẹ̀ wọ́n di dwumadie no ẹ̀dẹ̀ ama largest group company sọ ọmọ náà ẹ̀hyẹ́ ní ọmọ tún wà nà mọ́ na dwumakọ ẹ̀kyerẹ́ mu sẹ́ dwuma wọn ẹ̀dí ọmọ kátàkátà asàsẹ́ ni sọ́nọ́ ọmọ bẹ́ẹ̀ kàtẹ́ ẹ̀rọ ọmọ tún ọmọ ẹni nọ náà kẹsẹ̀ ẹ̀skẹ̀vẹ́tà sáso sí ọmọ ẹ̀kyí ni ìyẹ̀
4: illegal miners no mene wo ka say 2 weeks ago e bi a yakata e wo pepo tintin amanfo e si e chiri a omukọ ye mining ni bi wo ama amana ri bi kura ebukum ni fa
1: na obanyina wonu ekasa ye e wo logistics group company anamu wonu ono ene ye operations manager owura alhaji majid governor ena oti ni kanu na ne kwakwa mo no obanyina wonu ye kwofo mankasa nkasa si ye kwakotu galamsey fo so esa wodi wonu anim eye set kofi ejei ana ono so di tujo chemse sisi asase tam be se makoma koma ko 8000 acres ana matimi akata kata so a wonu ma be hwe na omadi adi jumadi odo e beboa ama bibia so akona nim na mmom kokobon sam e tatoo e kwode magalamsefo enie
4: ewo kwesi ni se aye kwesi aye ye no we na yenye bue o sisi kra ni e ye lebe dama enti ye beto ya si mu ko dama fama mu na wa wo ye duma na enye no ye beto amu akata asase ni se sewi a asogan ni mu nya mu no sia na e ba no so enye nkulu ni bue ni e di abo oman no ho bra
1: Set Kofi Ejei, Director of Operation at the Largest Field Task Force.
5: That is my man, Penise Quantin TV, I had a pimpy nano, if you ever want to have a Bramia Quana and Net Afo Fide, if you had done a public worker's edifice, you had 104.5, Tissimua Drum, Nefa Gana Mantem Dusian, and I did in IBC, Jem Fazda, Emma Goyo Super Expo, say, Ophelia, who will.

0: ne ɛwerɛyi misɛ sɛ ɔmo ɛsɛn megye sɛ ne wei nso ɔmo ɛyɛ paa nyankopɔn ɛde adom bi ayɛdɛ adom ne wmienu ayɛdɛ de yɛte ase nti ɛwerɛ yi wotie nnwuma yi a ɛtwa gu yi ɛfiri church of christ ɛhɔ friday fie da biaa mmrabɔ no mmiɛnsa ɛne fa twumadi a yɛde brɛ wo sɛ let the bible word speak let the bible speak ɛno na yɛde brɛ wo awia yi yɛde brɛ wo awia yi ɛwɔ baabi a wowɔ biaa nti saa mude no ɛpɛ sɛ wobɛtwa bɛn wɔfidie ɛde dwumadi kamakama se ɛde ayɛde ɛde abrɛ wo let the bible speak ɛno na mensa aka mr john aberɛ bi a yɛ teacher baako pɛ a ɔde teaching wei ɛbrɛn ɛwɔ fidua mu ha ɛwɔ fidua mu ha a ɔde dwumadi a ɛte se ɛdeɛdɛ ɔde brɛ mene mmienu awiei nti mensa mmerɛ no mekɔ sido bi na yɛde mpayɛ ayɛde ase dwumadi aseɛ na yɛde ama kamakama pa nyame ɛhyira wo sɛ wobɛyɛ saa ɛde ama yɛ nti mekɔ sido bi na yɛde mr john ayɛde abɔmpayɛ ama yɛ na ɔde dwumadi let the bible speak ɔde atoa so ɛde ama yɛ papa ɔne ma wakɔ aba
1: awieɛnso
0: awurade
1: amyɛawurade ade aba yɛ woyɛkɔ evans alɛsɛ ne bi aka
0: yɛɛdɛbɛdɛsɛɛdɛbɛbɛsɛɛgyedefoɔ
1: ama yɛ mɔ mpayɛ ɛda wase nyankopɔn a wo so na wokorɔ awotwe da sɛ nnɛ wode yɛ mbɛdi dwuma ahyɛ wo ho animɔnyam ɛnanso wama na wɔtwe akɔ abato yɛasomwie mu yɛba yɛda wo nsɛm abura atiefoɔ kyekye ne bɛnkyɛ yɛ nyina da yɛdwumadeɛ mu yɛtome din sɛ ma bible no ɛnkasa yɛsrɛ mede mu hene bɛka yɛ ho bɛbɔ yɛ ho ban nafa yɛdwumadeɛ nyinaa ma wie bi atiefoɔ ako na waadwen na mewa mo nte ase waadwen nte aseɛ mu na yɛntimi ɛnto nyankopɔn wasɛ no aseɛ dɛn na ɛba wieyɛ ne sɛde waso ndwumi gya ɔma kwan yes kristo de mu nti amen
0: amen
1: amesɛdeɛmmɛdeɛhɔhɔmayɛkradaɔmɔtiodaseɛnatemfoɔ amokɔ so tie ɛbia ne mengoa ne wotimi atɔ hɔ nso so a wate yɛnka church of christ na the bible speak yɛma bible no ɛnkasa so yɛbosua no no susu sɛ mfiri sɛ ɛnim I suggest, I think, baby, in you. You may buy the letter, sir. I mean, you can't cast a damn name. So you say, you're buying car, trust a new one. You're baby, you're right, you're right, you're right. So no, I don't have a car, you're right, you're right. bamina se sɛ ɛbɛbia bi da monya adagye na mokɔ so ɛtie adwumadi yi ɛnɛ adwumadi a na yɛato ne din sɛ different between old and new testament no abambabaa no foforɔ no soso yɛ ɛdɛm no ɛne wɔ no so na yɛma so yɛtoa so na adɔfo no adeɛ baako a bɛpɛ sɛ ne ma wɔhwɛ no nso kɔ yɛde sua mu no sɛ ɛyɛ afa wotwe bi a ɔpɛn ɛne paper a wo nso so wobɛgya ɔto ne ma wɔbree na wo nso ewia ne wo so akorɔ so akyerɛkyea hɔ sɛ ɛyɛɛ kan ne saa ne ɛtie anaa sɛ ɛbɛ yɛdi kan a ne baa mo nkyɛn medeka kyerɛ mo sɛ yɛde sua no mu meka sɛ bible no ɛma yɛn asetena ahorɔ mmienu soma kɛseɛ mmienu na wɔde ama yɛn nyame yɛbɔ no wiase ade soma kɛseɛ mmienu na ɛba wiase wɔ judaism apamɛdaa no mu fɛ christianity apamfoforɔ no mu na saa nnoma yi na saa apam yi anansɛ yɛbu so a yɛbɛɛpɛn mu yɛkɔ yɛhunu sɛ apamɛdaa no mu no yɛne ɔyɛ ntangyinafoɔ bi ma ɔtetere kɛseɛ paa no yɛ moses so moses ɛbɛyɛ mediata ma apamɛdaa no apamfoforɔ no kristo ɛbɛyɛ ntangyinafoɔ ade maa no ɛti kristo yɛ ntangyinafoɔ ma apamfoforɔ no ɛna apamɛdaa no so yɛ mose ne bɛ ntangyinafoɔ adafo no yɛhu sɛ mose ɛsom ne yɛfrɛ mmoa ɛsom mmoa ɛsom christianity bia de ba no yɛ adom ɛsom nti yɛhu sɛ nyankopɔn no a ɔde ɔsom a ɛdi kan no baeɛ no ɔno kɔra na ne ba no so de som ɛtɔ so mmienu nso ayɛde aba wiase na som a ne ɛdi kan no deɛ na yɛ wan abusua one nation ɛkuro baakɔ na ɔde maa no ma som a ɛtɔ so mmienu ɛkɔ so so no deɛ ɔde ma wiase nyina ne wɛsare so ɛde ma wiase nyina ndɔba no ana ne ɔyɛ mediata gyina saa som no no na noa so na yɛfa no da ɛde ma christianity no ɛti yɛsua wɔ no nyinaa yɛhue ebe hunu se atamaro meni no ye di kan ana ya atama ba mo se mu tanjina fo no no kura ne ma bi ana ewo sa atamu no kura emwa tora emwa emwa sendu na fatim emma mra horo no won sun no emra sendu na fatim ade ma sa sun no afi de hunu se ya ka sacrificial system aforo bo aforo awo ni ko pon de ma sa o meni no na wa de mu abuja na ni afi bi last week ni afi bi to bi wa waya bani ya me mu ni ya bani ni ya de patama wa bani ya obi bra paya no mu paya ni na ya foro bo na wa bo de patama wa bani ni wa ni aye ni ti ya foro bo ya bo aye bani ha foro ya fu dia foro ya ni ni na ni ya bo e wo sa se no afi su sa o se no no ni wo abusia ba ko wa na wo so fu tani abusia ba ko so so ame Levite abusia ni ngopo yi won se ani alo abu wọ́n lè mú tí wọ́n di àṣọ́fọ́ ṣọ̀fọ́tọ́ ní ìyá àwọn àṣọ́fọ́ mú òbí òbí dàbí ṣe mú ó dì mẹ́yà ṣọ̀fọ́tọ́ ní ìwọ̀ sábẹ́ mú ní afẹ́ nsọ ní ìtumọ̀dá ẹ̀ lọ́sọ́ mú ìyàkó pọ̀ ẹ̀ dẹ́mà wọ́n ìmọ̀ sọ́ ìtumọ̀dá ẹ̀ mú afẹ́ ìhù sẹ́ sàásù mú mú wàbá ìdíkan ní ẹfẹ́ ẹ̀dẹ́ tó aṣọ olóhùn ṣẹ òun àpamọ́ ní oṣù àpamọ́ fúnfún ní oṣù náà yóò jìnà ẹ̀mọ́ ọdún abọ́n ẹ̀ṣọ̀ṣọ̀ ẹ̀mọ́ abọ́n ṣọ òun jíde ẹ̀nà jẹ́ jesus christ mú òun kọ́kọ́ mẹ́yà àbí à ọ̀tún fọ́ọ̀mù sáńkùn fọ́ọ̀mù lórí kristo mú òun àbọ́ àbọ́ ìfẹ́ ní ìlà àbẹ́ ìhùn sí kí sóbi méjì àwọn ọ̀dọ́ tó àpamọ́ fúnfún mú ẹ̀fẹ́ ìṣe àpamọ́dá ní di àbá ṣe ṣe ẹ̀mọ́dúnrẹ́ bá àpamọ́ fúnfún bàbá ìṣáà bọ́ náà ṣe yẹn kí sóbi ní ọba fọ́fẹ́lẹ́ ọwọ́ àpamọ́ fúnfún mú ẹ̀fẹ́ ìhùn sí jewish worship kí sọ àfọ́nà sọ mú mú yẹn mẹ́rin ọ̀rọ̀ òbẹ̀ máa mú afei ne yɛwo yɛ a na ɛɛkɛ saa adwuma bi no mu no so no sɛ ma ɔde mogya ma wo sɛ ma wɔni afei so wɔnwe atranteɛ kusie trɛko mmɔde bue yɛ hɔ a ɛde maa wɔn sɛ ma wɔni ebe nneɛma yɛ bue yɛ hɔ bɛɛ bi ne nsa mpo a ɔmɛtena fie yɛwɔ bɛn nneɛma ahorow bebree yɛde ma no ansa ne ho ate ansa ne waba ne nyinaa mu no na ɔwɔ apam dadaa mu no adɔfo no apam dada foforɔ ma ɛsi hɔ no saa nana mebobɔ so bia wokɔ mu ɛne dɛn ɛmin ɛfɛ ne nyinaa nanaamoro bi yɛbɛgyina yɛ paa kɛseɛ no yɛ dɛ ɔmaamu ne nyinaa fom na yɛbɔn ɔfɔdeɛ yɛmpa wɔn bɔne yɛhunu yɛ sɛ saa dwuma sɛ ne nyinaa asɔfopanyia na ɔyɛ no na ɔbɔ dana afɔdeɛ ma ne ho na wasane bobi ama ɔman no ne nyinaa mu nobɛfafele wɔ jesus christ so na ɛbɛhwɛ hɔ ɔfafele wɔ jesus christ so ɛnɛ sɛ obi yɛbɔne a nkɔsɛ aboa ɛnkɔ ne biem afei yɛhunu sɛ ɔma wɔn kɔmadadeɛ ho mmoa a ɔde ma apam dadaa no kɔmadadeɛ ho mmrade deɛ ɔde ma wɔamfa ma ɔman biara de ma israelfoɔ wɔn na ɔde maa wɔn na ɛnyɛ mmoa universal